0: ẹyin tèmi mi ò mọ ti yín o ṣùgbọ́n tí mo bá sọ̀rọ̀ wọ́ lórí ẹ̀rọ alágbèéká tí kìrètí mi bá tètè tán inú àṣìmọ́ bí mi tàbí kí n fẹ́ wo nǹkan lórí ìkànnì ayélujára kí dátà mi sì tán ìyẹn sì tún máa múnú bí mi gan ṣùgbọ́n o nígbà kan nìyẹn o báyìí lọ́dọ̀ọ̀sẹ̀ tí sàn wọ́n fún ẹ ní àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ pẹ̀lú owó péréte lórí fọ̀fẹ́ top up and connect illuminate àti mymis gbogbo ẹ̀ ló ti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ wọ́n sì ti ra fọ̀fẹ́ top up tí ó sì máa sọ̀rọ̀ lọ láì bẹ̀rù pẹ̀lú ẹni tí ó pè ra pasconet onígun mẹ́jọ péré tí ó sì wà lórí whatsapp video story pẹ̀lú àǹfààní gbígba carson sesmo tí ó bá sì wù ẹ́ kó dẹ̀ gbádùn ní falala gbọ́ra illuminate oní àpò márùn-ún tí ó fún ọ ní ṣìgá mọ́kànlá ó lé díẹ̀ láti máa ṣe gbogbo nǹkan tó wọ̀ ọ́ ǹjẹ́ ẹ̀yin tèmi ìrọ̀rùn ti dé báyìí kò bá àwọn àǹfààní yìí ẹ tẹ 1299 nísinsìnyí tàbí kẹ lọ sóyí super apple celtics ìdá ọgọ́rùn-ún sí ọgọ́rùn-ún ni mí.
1: Annonceurs, mettez-vous en lumière. Faites entendre la voix de votre entreprise en réservant votre espace publicitaire sur Bip Radio. Nous avons la solution pour votre campagne. Prenez contact dès à présent avec nos équipes au plus 229
2: 01 91 91 79.
1: Bip Radio Publicité, à votre écoute et à votre service. Bip Musique.